0: bá tààrọ. Ẹ yá ṣe látàárọ̀ tó pẹ́ báwọn.
1: Kò sí kinní kan bí mẹ́sàn-án àbọ̀ tá a gbélé lérí. Ǹjẹ́ wọ́n sì ń lura wọn lọ́jọ́ba ǹjẹ́ kí n yà kí n wòran. Náà wọ́n bá taari mi wọ́n bá da gbogbo ìbìrùn. Kódà tí n sunkún látọ̀rọ̀ nígbà tẹ́bi ń pa mí tí mo rí i pé lẹ̀ sún ni ń bọ̀ wá.